0: bọ̀ní ni wáyé.
1: Ọ̀ka náà máa mú. Ẹ̀rọ ẹni ẹ̀ mi kẹ́ sí, rédíò ọ̀pá ẹ̀ mi kẹ́ sí, ẹ̀bùrọ̀ mi náà yẹ
0: fún. Ẹ jẹ́ abusua yẹn pẹ́ mu kú ẹni mú ni ẹ̀ ń tún ẹ̀ dwumadie sọ́ plan B 104.5. Ẹ̀ náà ẹ̀ dá òkú yá dáa.